ẹni mo dúpẹ́ ibi tẹ́ ẹ mú mi dé mo dúpẹ́ ibi tẹ́ ẹ ti mú mi bọ̀ mo dúpẹ́ ibi tá a dé lọ́wọ́lọ́wọ́ báyìí olúolúwa mo dúpẹ́ mo yàn mo gbé ọga fún àánú ìfẹ́ ìkẹ́ àti ìgẹ́ lórí ayé wa fún dídá tó dá wa sí bàbá a mà dúpẹ́ a mà yàn àwa rèé lálákọ̀ọ́kọ́ àkàsọ̀ kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ìkẹfà ìkeje ìkẹjọ nínú ọlá ńlá rẹ nínú ìbùkún rẹ ò ló wù ọ nínú ọlá pé tẹ ẹ síwájú ẹyin ọmọ àní ọyá náà ẹ tún ṣe bẹẹ bọlẹ lórí ìkẹjọ kẹ ẹ gun orí ìkẹsànán la gùn yín bàbá a mà dúpẹ a mà yàn a mà gbé ọga fún dídá tó dá wa sí fún orí ọfẹ tó fi fún wa ọ̀pọ̀ wa ló ṣe pé bẹ́ẹ̀ ni ó wù wá pé káwọn gan náà kan wà bí ṣùgbọ́n fún ìdí kan tàbí ìkejì wọn ò sí níbi tá a wà ẹlòmíì rèé wọn ti filẹ̀ wọn ti fi ṣàṣọbùrà bàbá a mà dúpẹ yàn torí pé síbẹ̀síbẹ̀ náà ẹ jẹ́ kí ayé wọn kó dìbàjẹ́ torí pé ẹ jẹ́ kí wọ́n ní àwọn èèyàn lẹ́yìn tó yẹ pé wà pé ọmọ lágbájáre ọmọ tàbẹ̀dùrẹ́ ó dà náà bàbá wọn ní àwọn tí ò tún wá ní kankan kan a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lórí ẹbí tí wọ́n fi sílẹ̀ bàbá a mà yàn a gbé ọga fún gbogbo àánú àtòrí ọ̀fẹ́ ẹ̀yin lè fi àyè ọpẹ́ sílẹ̀ fún wa ẹ jẹ́ ká yin olúwa ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ká yin olúwa ìbá sí nǹkan kan tá à ń là kọjá ẹ jẹ́ ká yin olúwa torí pé ó mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká yin olúwa torí pé fún ìdí kan tàbí kejì ó ń jẹ́ káwọn kọ̀ọ̀kan kó máa ṣẹlẹ̀ ní àwùjọ wa ó ń jẹ́ káwọn kọ̀ọ̀kan kó máa ṣẹlẹ̀ láàrin wa ó ń jẹ́ káwọn kọ̀ọ̀kan kó máa ṣẹlẹ̀ nínú ayé wa ṣùgbọ́n kò ń ṣe pé fún kiní ọ̀hún láti gbé wa lọ kò ń ṣe fún kiní láti gbé wa mi kò ń ṣe fún láti sọ pé ó ti di gbére nìyẹn ṣùgbọ́n fún láti tẹ̀ wá síwájú láti mú wa mọ ẹni tá a gbà láti mú wa mọ ibi tá a dúró sí láti mú wa súnú ẹ̀ máa mọ̀ pé ọlọ́run ọba yìí nìkan òun lọba tó ń ràn wá lọ́wọ́ òun ló ń dáàbò bò wá òun ló mú wa tẹ̀ síwájú òun ló ń ṣe ohun gbogbo fún wa ní gbogbo ìgbà kò ń ṣe mímọ̀ ọ́ ṣe tèmi àti yín la ṣe wà níbí ó da gbogbo nǹkan tá a ní kò ń ṣe pé èmi àti yín la mọ̀ ń ṣe ó fi àyè sílẹ̀ fún wa láti ṣe ni tá a bá dẹ̀ tí wá ṣe ń kọ́ tá a ṣàṣeyege tá a ṣàṣeyọrí tí ó ṣe pé gbogbo èèyàn tó pé dansaki o káre ó yẹ ká fi kíni ká fi ọpẹ́ àti yìn ká dá a padà fún pé olúwa ó ṣeun tàánú ẹ̀ tó dúró láéláé ẹ̀yin ẹ̀ wòwò yí àná ọ̀pọ̀ wa ló wà sí ṣe pé mọ nǹkan tó tiẹ̀ máa ṣẹlẹ̀ ṣé màá dọ̀la ni báwo ló ṣe ń lọ ó da ọlọ́run ọba jẹ́ kí n dọ̀la a máa tún ti dòní a tún dọ̀la lágbọ́n náà títí tá a fi tì í tán tí ọdún yìí tó fi ṣe bẹ́ẹ̀ ta lọ sópin àánú ìbùkún àtòrí ọ̀fẹ́ a túbọ̀ máa jẹ́ tiwa ẹ jẹ́ ká yin olúwa lẹ́tọ̀ ilé ṣẹ́wámi radio 103.5 FM lórí ètò yìí láti fi ọ̀kan ọ̀jọ̀kan omi ẹ̀mí la fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àánú ìfẹ́ ìkẹ́ àti ìgẹ́ lórí ayé wa fún dídá tó dá wa sí òun la fi ń tẹ ara wa síwájú la fi ń tẹ̀ síwájú pẹ̀lú ẹ̀pẹ́ olúwa ọ̀sẹ̀ tuntun tá à ń wọ̀ lọ ṣọ́ mi kẹ́mi gẹ̀mí ràn mí lọ́wọ́ tún mi ṣe wà pẹ̀lú mi dáàbò bò mí ṣọ́ ìṣísẹ́ mi ṣọ́ ìgbésẹ̀ mi ó dà ṣọ́ ìsọ̀rọ̀ sí mi má dẹ̀ ń ṣe ọkọ̀ wọ̀ má dẹ̀ ń ṣe ìléyà má dẹ̀ jẹ́ ń ṣe oúnjẹ jẹ má dẹ̀ ń fi àìní má jẹ́ kí n fi gba oúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá má dẹ̀ jẹ́ ń fàwàdà jẹ oúnjẹ tí ò yẹ kí n jẹ àánú orí ọ̀fẹ́ àti ìkẹ́ ni kò fi tẹ̀mí síwájú báwo lèyìn ṣe ń ṣe èmi ẹ̀yìn bá wọn san owó ẹ̀yìn ṣùgbọ́n tí n bá ti rọra ba rúbúrúbú pẹ̀ pàápàá ṣọ́ mi ohun tó ń lọ tẹ̀ síwájú pẹ̀lú mi ó mà ti dì bẹ́ẹ̀ náà nìyẹn ẹ̀yìn ń kọ́ mo mọ̀ bí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ẹ jẹ́ ká yin olúwa 103.5 FM tí bá ṣe ń darapọ̀ mọ́ wa èmi tí yín tòótọ́ ọmọlọ́lá ọ̀hún lámì jùlọ òun náà lè wà bí láti kópa ẹ̀yẹ tí àtẹ̀jí orí onígbàgbọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ̀ tẹ̀ ẹ̀ sí nọ́mbà eléyìí 0907 648 6198 ṣé ẹ̀yìn ṣe ọjọ́ ọ̀bí ni àbẹ́ ń ṣe ayẹyẹ kan tàbí kejì àbí kọ́ ṣe wé ilé ìjọsìn lẹ́yìn ẹ̀kan tí ẹ fẹ́ kí a gbé wá sí orí afẹ́fẹ́ pító nǹkan báyìí òun lẹ̀ ṣe ní ọ̀dọ̀ títí bẹ́ẹ̀ ni ẹ kàn sí nọ́mbà yẹn 0907 648 6198 0907 648 6198 olórí ẹ̀mí ni yín olórí ẹ̀mí tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn kó máa gbọ́ orin yín tẹ́ ẹ fẹ́ kí gbogbo èèyàn kó máa fi orin yín kó máa fi máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tàbí kó máa fi máa gba àdúrà ẹ pè nọ́mbà yẹn náà pẹ̀lú ìkílẹ̀ dúró dé 0907 648 6198 0907 648 6198 orin ẹ̀mí tó wá wù ẹ̀yìn láti gbọ́ ẹ tẹ̀ ẹ́ sí nọ́mbà yẹn náà pẹ̀lú wọ́n ní kí ló ṣẹlẹ̀ iṣẹ́ tó ṣe pọ̀ kò ní pa èmi tí yín tòótọ́ náà ni mo máa gbé 0907 648 6198 0907 648 6198 akú àmójúbà oṣù tuntun oṣù yìí a sàn wá sọ́mú a sàn wá sáìkú tí ṣe báálẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ohun tá a bá ń tọrọ tá à ń bẹ̀bẹ̀ fún ní rí mi gbogbo ẹ̀mí ó tẹ̀ wá lọ́wọ́ ẹ̀ wọ́n ní tí
obirin ba diwo ti sesin lati osu kini o di dodo ko so to ba tin do osu keso osu yi osu ayo wa oni o je osu ta ma gba testimony loto testimony lo si to wa mama tere to wa mama bari bo se ma je niyan ibi oni ba wa o aisan oni ba wa ibanujo oni ba wa ewe ogun akoba ko ni ba wa lotun lo si o be mi 103.5 fm le wa eje kayin oluwa pelu timi ti to omola olamujulo.

aláṣepé wá darí wa síbi dáadáa wá ṣe àṣepé iṣẹ́ rẹ nínú ayé wa gbogbo ohun tá a tọ tá a bẹ̀bẹ̀ fún pàápàá nínú oṣù tuntun yìí ṣe àṣepé iṣẹ́ rẹ nínú ayé wa àṣepé ohun tuntun àṣepé fún gbogbo nǹkan tá a ti ń tọ tá a ti ń bẹ̀bẹ̀ fún nínú oṣù yìí pàápàá jùlọ olúwa à ń tọrọ à ń bẹ̀bẹ̀ ni pé ṣe àṣepé lọ́tún nínú ayé wa ọ̀dọ̀ náà 103.5 FM náà lẹ́wà kẹ má yìí kúrò ẹ jẹ́ káyìn olúwa lẹ́tọ̀ tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n sáré kí àwọn kan tí wọ́n ju orúkọ wọn ti jù sí mi pé ọmọlọ́lá ò lórí ètò ẹ jẹ́ ká mi olúwa bá mi ń sáré kí àwọn èèyàn ní pàtàkì fún ayẹyẹ ọjọ́ ìbí ó náà nù wá ni pé kí n kí ẹni tó jẹ́ adarí àgbà ìyẹn president unity secondary school ado ekiti oni alagba ọlálẹ́kan ọlọ́wẹ̀ àti ẹni tó tún jẹ́ president emeritus fọlákẹ́ ọ̀làdúnjọyé wọ́n ní pé kí n kẹ́yìn méjèèjì pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ìgbà ọdún kan nínú ìbùkún nínú ìlera ọ̀rọ̀ àlàáfíà àti ìtẹ̀síwájú náà ni ẹ ti ṣe ìwòye ọdún tó ń bọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún lẹ́kùnrẹ́rẹ́ náà lẹ́ ti máa ṣe dàgbà ọlọ́run ọba wọ́n wá lẹ́ni tí wọ́n bá ní pé ẹni tó ní pé kí n kí ó náà ní yẹmísí dàda wayọ̀ọ́délé ni wọ́n ní kìkì wọ́n ní kí n fún yín ní orin yín ká aláṣeyọrí láti fi máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún orí ọ̀fẹ́ àti ìfẹ́ lórí ààyè tìyín àti mọ̀lẹ́bí yín happiest birthday to you.

0: ọ̀rẹ́ 103.5 FM. Tábà wọ́jú aago a máa pẹ́ aago méje tí lòun kọ ẹyọ kan ródóródó pé ọmọlọ́lá báwo ni sùn sẹ́gbẹ̀ẹ́ torí pé ètò kan náà ń bọ̀ tó gbọ́dọ̀ wọlé tó ibi náà ni màá ti máa dágbére wákàtí àti sọ èyí tí mi ò dágbére lékú lọ́wọ́ tí mi ò dẹ̀ dágbére láìsàn lọ́wọ́ mo ò dágbére léláàlá àti làásìlò lọ́wọ́ ìbànújẹ́ kéré pọ̀ kò ní jẹ́ tí kankan nínú wa pátápátá tó bá di ìwúrí ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbo ọlọ́run bá èlédùà tó bá fà bíbọ̀ ìsẹ́yìn tí ò bá ẹ tí ì dé àti ẹ̀yin àti èmi àtùjọ máa pàdé lórí ètò wa ẹ jẹ́ káyọ̀ olúwa ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yẹ tẹ̀ ẹ́ síbẹ̀ 0907 648 6198 0907 648 6198 orí onígbàgbọ́ tẹ ẹ fẹ gbọ́ ẹ tẹ̀yẹ sí nọ́mbà yẹn àádẹ máa mọ̀ wá sí ètí ìgbọ̀ yín ẹ kú àṣálẹ́ lẹ́ẹ̀kasẹ̀ níbi tẹ́ ẹ wà.
1: Radio 1 103.5 FM.

de ọ̀nà gbogbo wàhálà ọ̀nà wàhálà ọ̀nà wàhálà. Wàhálà gbèrègede gbogbo wa pátápátá ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ mà ẹ̀ka alẹ́ sà ẹ̀ka alẹ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ ẹ̀ka àbọ̀ sí kan ní 103.5 FM. Ẹni tó gbọ́n bí Ọlọ́run ò sí nínú gbogbo wa ṣèbómùgọ̀ lọ́mọ ẹ̀dá ẹni tó gbọ́n bí Ọlọ́run ò sí nínú gbogbo wa. Baálé ilé gbọ́n bẹ́ẹ̀ ni olórí ilé ò gbọ́dọ̀ gọ̀yẹ̀ ẹ́sì. Àwọn tí wọ́n gbójú tí wọ́n dáńtọ́ ni wọ́n tọ̀. Ọmọ ò sì ní bá pèlé ìyá ẹ̀ kó ṣaṣọ dá bẹ́ẹ̀ ni. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni tó gbọ́n bí Ọlọ́run ò sí. Àì bímọ nísọ̀ ewúrẹ́ kó yàsọ̀ àgùntàn kó lọ jẹ̀ ń bẹ̀ ẹni tó gbọ́n bí Ọlọ́run ò sí o. Ẹni tó gbọ́n bí Ọlọ́run ò sí kákóra ńlẹ̀ ká ṣara gíágíá. Ó ní korodo ló kó kòkó tòmáàtì ẹ̀lẹ́ òye eléèlò. Wọ́n ní rodo oko ló kó kòkó tòmáàtì tòmáàtì kò sí ẹ̀yà ńbẹ̀ débi tí ó lọ kó ẹ̀ṣà ti máa ń mọ́ra ẹ̀. Rodo ló kó kòkó ẹ̀ṣà àmọ́ síbẹ̀síbẹ̀ bó ti gbolẹ̀nu tó gbóláyà tó mèdèépè tó mọ̀rọ̀ fọ̀.

kò sí ẹ yà ń bẹ̀ débi tí ó lọ kó ẹ̀ṣà ti máa ń mọ́ra ẹ̀ rodo loko kò kó ẹ̀ṣà àmọ́ síbẹ̀síbẹ̀ bó ti gbolẹ̀nu tó gbóláyà tó mèdé pé tó mọ̀rọ̀ fọ̀ bí.

0: gba ti mo lo soda fun yin bolon de so pe ki omo koye koye ju kada lati duro bi ko ba bi sai omo se ma rin ni so but adura ni ka won ma se so fun ara olohun lo ma to omo yen leni due to yi pe ngba ti oye ba ti ye fun imo olohun to ti ni ati we to ti ka a je koye se wi pe sababi to fe je yan laye ni olohun lo baba yan fun so nitori ide eleyi so ko podo ta wonu omo se eto to ye fun so bi ara yen ba ti n sadura so olohun a to omo yen leni so je pe afa to to ati ele ati o gba sodo so bo se n loju to won na lo ma moju to baba yen na so ko tere si yan kankan olohun ti won ma fun yin se
1: ami ami
0: e se ko ko daro
1: adupe lowo yin ero ko boya so mi pe ki baba ma se azagabula ni e se pupo baba wa adupe pupo lowo yin fun idase yin ati contribution yin be ti ba wa so baba ngo wa tori gbogbo eni to ba ti so wi pe ade to nkan bayi nkan bayi nkan bayi emi yi jise fun won emi a ma pe eduro tori wi pe eni to ba pe wa wo yoruba nun ni kokori eleyi emi ati yin la jo ma gbo e se gan ni sa adupe lowo yin baba wa o ti e so ruko won fun wa 0704-700-3341 ni oju oko ti e fi de odo wa lati da si oro yi dabi igba to je pe baba gba ese dan bayi lodo temi na lo ni ma de george hello
0: ele ba
1: e ka lesa
0: e ko ko
1: olorun lo nba wa to ruko yin bi te tin pe wa
0: a ko la ti lo wa
1: a gbo yin sa
0: a ko la ti lo wa
1: wa ya
0: okay wa de go stage
1: ah adugo mi niyan ah ebi ti n ta o ah
0: o ya bi ke na ni
1: ya n gbo yin
0: ọ̀rọ̀ tí ẹ tó sọ̀rọ̀ tán sì wọ̀n ní sọ̀rọ̀ tán lágbára
1: ọlọ́run amina ya allah
0: ó tẹ̀lé
1: ẹ tẹ̀lé wọn
0: ó ṣe rí kọ̀ǹkọ̀ ni ẹ
1: ṣíṣà pé sábàbí ni
0: ó ṣe rí kọ̀ǹkọ̀ ni
1: ẹ ṣe gan ni pé kádàrá aṣẹ àdúrà àgbà a ní kádàrá aṣẹ àdúrà àgbà gbìyànjú 0704-700-3341 àmọ́ nígbà tọ́wọ̀ wá tún wá rí bó ṣe wá ń rí yìí làwọn tún wà wò pé àti àṣẹ ẹlò ẹka lẹ́sà orúkọ yìí bí dájú pé wà ẹ̀pà rédíò ní sà. kò dá báyìí tẹ́ bá ti pè wá ẹ̀pà rédíò yìí tàbí kẹ́ kúrò díẹ̀ ẹka lẹ́sà.
0: láti jí gbọ́dọ̀ ṣe sà.
1: obìnrin ni mí.
0: Ọmọ àti ìṣubú náà ni ẹgbẹ́ òní ìjàjú àwọn àbá rẹ̀.
1: Pẹ̀lú. À ń gbọ́ yín sà.
0: Ọmọ àti ìṣubú náà ni.
1: Ọmọ
0: àbá wọn yóò dé.
1: Àmì ẹ ṣe gan ni. Tẹ́ ẹ bá ti pè wá. Ẹ jẹ́ kí wọ́n ní àṣì ń gbòòrò ìgboro láwà. Ẹ jẹ́ apá ẹ̀rọ rédíò wa tí ò gbéjì. Hello.
0: Hello, good evening.
1: Good evening, please can you turn off the volume of your radio set?
0: Okay.
1: Good evening, sir. Good evening, are you there? Are you still there? But we can't hear you. I know you are still on to Radio 1103.5 FM. Number one on here. Hello.
0: Hello, Ekale ma.
1: Ekale sir, ejo se ti pa iro radio yin.
0: Trust me, oruko temi ni Bolaji Muritala Ogbeni Apopala Talabaro.
1: Ekale Ogbeni Bolaji Muritala.
0: Ẹ̀pà ikú ètò ọpọlọ yóò ní ìjọba lágbára lọ.
1: Àmì.
0: Ọwọ́ yín ni yóò máa fi gba, lè máa fi gba ẹ̀tọ́ yín lágbára lọ.
1: Àmì iná ya Allah.
0: Wọ́n ní jí yín gbé, ayé ò ní pa ohun yín jẹ fi ń sọ àtọ́pọ́lọ́yà àti làákà yín
1: ní
0: agbára tọ́lọ̀.
1: Àmì àtẹ̀yìn tẹ̀ ń bá wa gbọ́ náà.

0: Fún mi ní nọmba 3.
1: Nọmba mẹ́ta.
0: bí a bá ti ṣe rìn làákò ni.
1: A ṣe rìn làákò ni.
0: Bẹ́ẹ̀ni, ẹ̀mọ̀pọ̀wò yẹn pọ̀ níta dáadáa. Ọmọ ọba Adéda, ẹ má fọ́ọ̀lù hand mi náà.
1: Láàkó
0: ni. Bá a ti ṣe dé bá ni làá ṣe ni lálejò. Bá a bá a ṣe rìn làákó ni. Bẹ́ẹ̀ bá ṣe bá mi lé bó bá kátá ó ta ó mọ́ mi lọ́wọ́. Àbí kó tiẹ̀ wá kátá ó ta ó mọ́ mi lọ́wọ́ tí mi ò lè ráyè dúró nílé dáná. Àbí bóyá mo ti wá ṣe ń jẹ sílẹ̀ lẹ́wáde. Aṣọkọ yọkọ̀tọ̀ ṣaya gbẹ̀ngbẹ̀ ọlọ́bẹ̀ ló lọkọ. Ààbò ẹja tó dáa. Ewédú tó pọ̀. Àrò àmàlà yẹn yóò fẹ̀lẹ́ kò ní pọ̀ jù. Kẹ́ ẹ lè ríbi jẹ́ sí, kẹ́ ẹ jẹja, kẹ́ ẹ jàmàlà. Ẹní ṣọ̀rẹ́ Èkó akété wa, àfi kójédé, àfi kójẹ̀jẹ́. Níjọ́ tẹ bá sì wà á délé wa tó jẹ́ pé omi tútù la ní pẹ̀lú gaàrí àti ṣúgà. Nǹkan ẹ dé bá ni. Yes. By the fashion of nǹkan tẹ́ ẹ dé bá òun náà la máa fi ṣe yín lálejò. Bá a ti rìn láàkú ni. Bá a bá ti ṣe dé bá ni náà là á ṣe ní lálejò.

agbẹrin sókè, agbẹwọdébẹ, ẹgbẹwà sókè, ẹzúmi sókè, ọwọ́ ti débẹ̀. Ẹ ṣe gọ́ni gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí o, a sùn máa pàdé lọ́jọ́ mẹ́jọ. Dádì wa ní kákí yín gan, ọpẹ́ ẹ ṣe púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú nọ́mbà tẹ́ ẹ gba òwe wa, thank you. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú nọ́mbà tẹ́ ẹ sì gba òwe wa, at least we learn every day. Thank you so much. Ẹ ṣe gan lórúkọ ọmọlọ́lá Ọlámi jùlọ tó jẹ́ olóòtú mi àti akéde fún àwọn ètò lálẹ́ ọjọ́ Àìkú, ọjọ́ kìíní ọ̀sẹ̀. Ó dá eré àkọ́kọ́ tèmi ló máa jẹ́. Ó dá ọmọlọ́lá eré àkọ́kọ́ tiẹ̀ náà ni ó jẹ́ gbogbo wa. Eré àkọ́kọ́ ti gbogbo wa náà ni ó jẹ́, torí wípé nkì í pọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run láti da oore ọ̀pọ̀lọpọ̀ lù wá lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ máa fi wá sílẹ̀ sọ̀wọ́ Ọlọ́run, ká sì máa gbà ládùúrà pé bá a ti ń lọ sùn lálẹ́ yìí, ká jí láyọ̀ lálàáfíà lórúkọ ọba mi òkè Ìdágìrì. Kó má ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni, kó má torí wa jẹ́ra àdúgbò, kára àdúgbò náà má torí tiwa náà máa gbọ́n jinijini. Kí ló ṣe é àjọ sọ̀rọ̀ láìpẹ́ yìí? Kó má ṣẹlẹ̀ sẹ́ni kankan, kí náà má jò ńlé wa, kó lè ó sì má jà ńbẹ̀, ká burú ọ̀gànjọ́, kó má ṣẹni kankan wa. Thank you so much, thank you so very much. Adétọ́hún Àtọ́kẹ́ Olúwọlé lórúkọ mi, títí dìgbà tá a tún máa pàdé lórí ètò a ṣe máa pàdé ara wa rẹpẹtẹ. Ọlọ́run ti sáàyè sí ẹ mọ̀ kan, mo sọ lẹ́kọ̀ọ́ pé àwọn nǹkan tọ́lọ́run ti àpúrúfù, goodness tọ́lọ́run ti àpúrúfù, goodness tọ́lọ́run ti àpúrúfù, a tó tèmi ìsìyìn lọ́wọ́. A ṣì pàdé ara wa láàrin ọ̀sẹ̀ títí di ìgbà tá a tún máa pàdé lórí ètò alẹ́ àríyá. Ẹ ṣe gan púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Bó bá wa jẹ́ pé ó ní nǹkan kankan tẹ́ ẹ fẹ́ polówó ọjà, àbẹ́ ẹ fẹ́ ṣèyàwó fún ọmọ yín ni, ẹ̀ ń wẹ́ ẹni tó máa darí ètò fún yín ni. Nọ́mbà mi lẹ lè pè 08023705479 08023705479. Ó dáa rọ̀ mà, ó dáa rọ̀ sà, ó dáa rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́.